0: Now, so we say I reach on top with that. Although here, oh, now done here with newspaper review. Where we they do for inside on Saturday. Now, the Saturday edition, now we carry, can give you. So, my name now still Oluchi Friday. Back on another day. If we come back now, we'll continue on top with Amebo Corner, Rich Fiori, Top Sports Station, Radio 1, 103.5 FM. I will come back.
1: Àjọ tó ń wájì ní ìpínlẹ̀ Èkó fi ń tó gba àwọn tó nífẹ̀ẹ́ láti rìnrìn àjò lọ fún àdùn 2027 dé ti rí pé àjọ tó mú tó ìrìnàjò àjì ní orílẹ̀-èdè Nàìjíríà ti rò pé owó tí wọn yóò san fún ìrìnàjò àjì tọdún yìí jẹ́ ₦7,882,822 péré. Bẹ́ẹ̀ ni wọn yóò fi gba fọ́ọ̀mù mo fẹ́ lọ sí àjì jẹ́ ₦20,000 péré. Látàrí gbogbo àwọn tó fẹ́ láti bá ìpínlẹ̀ Èkó rìnrìn àjò àjì gbọ́dọ̀ lọ san owó wọn sáwọn ilé ìfowópamọ́ tó abániṣòwò tó ń bẹ ní ìpínlẹ̀ Èkó nípa lílo bank wọn sì kọ́ báyìí Lagos State Muslim Pilgrim Welfare Board sórí rẹ̀ kódà ti gbèdéke ọjọ́ 26 oṣù kẹsàn-án ọdún yìí tí wọ́n ti dá ẹ tètè ṣe kíákíá kó tó pẹ́ o. Bí ẹ bá ń fi àlàyé tàbí ẹ fẹ́ mọ̀ sí ẹ mọ nọ́mbà wọ̀nyí 0808-076-6813 yìí 0802-317-4373 olùkẹ́ Ọ̀gbẹ́ni Abdulhakeem Ajomagbeni akọ̀wé ìgbìmọ̀ àrídọ́ àdínní ìpínlẹ̀ Èkó.